0: tọrẹ yóò bá ọ yin ọlọrun.
1: Ọlọ́run ti bu lọ́lá ń dúbi gé ń jọ.
0: Orúkọ Jésù Olúwa yóò falẹ̀ lọ́wọ́ lálẹ́.
1: May God deliver you in your
0: sight. Kára Ọlọ́run kó rìn dọ́dọ̀ rẹ lálẹ́. Kó rìn nínú ojú rẹ. Kó yà ọ lójú. Kó rìn dẹnu ẹsẹ̀. Gbé ọ dìde. Gbogbo èdè tó dì ọ kó jẹ́ dànù. Gbogbo tó kọ ní ìṣòro nínú ayé rẹ kó gbẹ dànù. Gbogbo tó rú aláṣọ bí ìṣòro kó tú dànù. Lórúkọ Jésù Olúwa yóò falẹ̀ lọ́wọ́ lálẹ́. Lórúkọ Jésù Olúwa yóò falẹ̀ lọ́wọ́ lálẹ́.
1: Jesus Christ, Olúwa wa. Jesus mighty name.

0: gagne mon dada. Imitant alors Kanye, te ma délé, et l'autre d'un côté dada. Et il t'a dit, on s'y a l'eau. On l'a encore fond à l'eau, il y a fait. En sorti, il y a eu, il y a fait. En encore, il y a fait. Il va se péter sur l'eau, il y a eu, il y a eu, il y a eu. On est dit qu'il y a eu, il y a eu, il y a eu, il y a eu, il o ye ko fala kan sara so re ti we mo pe okunrin lanu se lo a create pelu gbogbo awon eyan ye sugar na be lara e yes o si nkan kan to kan olohun nipa ko to de tabi nkan kan in to se pataki fun oni pe o gbagbara olohun bo ba gbagbara olohun to ba wo singlet awon eyan yo mo pe okunrin lo wole ni o se pataki o ọkùnrin ni kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ mbẹ̀yẹ àdúgbò bí tí mo ti mọ̀ dáadáa ní bàríkà abúlé mbẹ̀yẹ tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ẹ̀ṣú ẹ̀ta kúlú báyìí òun náà ló máa wọ̀ mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí ìtọ́wọ̀ lánàá rí náà lọ́wọ́ oúnjẹ ta náà lọ́wọ́ oúnjẹ rí ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ bí ẹni kò ti rí mi tán èmi náà ń sọ ọmọ ìjọ ní yẹn tí ìdàn kankan gbà náà bó ti gba máìkì lọ́jọ́ náà ó ní bí ẹ̀wù táwa ti ẹ̀wọ̀ ò ti ẹ̀ nílá lójú àwọn kan ẹ̀wọ̀ orí tọ̀lẹ́ méjì ó ní bí ìdúró wa ò ti ẹ̀jọ́ àwọn kan lójú ó ní ọlọ́run dá wa mọ̀ ẹ̀wọ̀ kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá iná ti bọ́lẹ̀ èmi náà tún padà lọ náà gbó kan pẹ̀tọ́ lárí jèmi ó bàbá onísíngílẹ́ẹ̀tì yìí ó
1: this is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Mama, be one lady.

lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí ẹ pe orúkọ jésù kó le agbára tí ó gbà mí pátápátá lọ́wọ́ ogun ayé torí ayé ogun ogun láyé alágbára ló lè gbénú ayé yìí tó lè fọ́ ọ̀rọ̀ rí mbẹ̀ olúwa kún mi fún agbára kí wọn má bàa béèrè pé mo jésù rẹ wà olúwa ró mi lágbára agbára tó ń borí àwọn àkà ènìyàn agbára tó ń borí àwọn ajẹnifẹni agbára tó ń borí ọ̀tá ìkọ̀kọ̀ tó súnmọ́ ni bí isan ọrùn ọlọ́run ró mi lágbára ńlá àdúrà ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ẹbẹ̀rẹ̀ agbára ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ oyoyoyoyoya ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara olúwaromilagbara ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ẹsọrọ ọjọ agbára lóni ọjọ agbára lóni ọjọ agbára lóni ọjọ agbára lóni ọlọbi yanu maru mi da santa lọba santa kawura santa i yahudi asakawuli mi da badawuna da buda santa nika santa ja yọrù madami yaka yahana taburi ayana bara. Wakahunita, Sadaidiba, we, Yahudi Saidaka, Nadanda bin Abinisko for Jesus and Talia. Yes, Alarodeo, Alarodeo, Alarodeo, Efulayu, Efulayu, Efulayu, Wahina Tauri Sida, Bidahana Makubi discovered in Dakun and Bodiaba, Yakaino Matabi discovered Jesus at Akaikabura Saidaka. Yes, Atisio Ronitorire, Asio Ronitorire, you are my man. Iwọ dadi yẹ asi ọrun nitori rẹ gbagbara gbagbara gbagbara gbagbara gbagbara today is your day this time is for you open your mouth open your mouth open your mouth yes rọbi kapi ana marubi sakauna matauni miskaida bina santaria kazanaja yes abaradeo abaradeo afẹ fi kún ẹbùn rẹ yẹ ọlọrun fẹ dáná tó ga sínú ẹbùn rẹ wọn máa mọ ọ lórílẹèdè nàìjíríà. I'll fear for a soke. Suga bala re yo to. Open your mouth. Yes. Aha. Mabarabade alakala unile selorie. Alakala unile selorie omare. Oh, siyanu. Oh, kuse judie. Andae bon pada. Yes. Andae bon pada. Ebu emi oloru. Enenen ata. Didina dabuna mata. Waka bina taruwa sanda dihana kaburi sita sida kabura sana ja yes odeo olorun ayo aposeli babalala odeo oni bije eyan meji ta meta ba wa nibe lo won wa laarin won odeo yes e fi okan kan gba agbara olorun egba egba egba egba egba yes indaruba satan body ako. Do you not ratus kapadina baruba satanika? Daya balakabura satakana bakunis kanaya. Yes, or was okay. Osi mwora. Oya ko badua kasore o chuchu. Nitori nakafe wabe asore. Ofe so de lumena. Ofe mui yon kasore o chuchu. Nitori nakafe.

0: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹni.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi lòun fi gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò ta fẹ́ fi gbàdúrà kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ́là bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀mejì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí sinmi lé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé òun náà ni jésù olúwa ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà ẹ̀rẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ jésù olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹ́jọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ káyé wọn ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì ó lọ lọ́hùn láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá

0: gbogbo àwọn tó dún ìpátá ẹ jẹ wọn máa lọ o ṣe rí ẹyin olùsọ àgùntàn ẹ jẹ gbàdúrà bí ẹni wọn ń wá nítorí pé tẹnìkan bá kú nínú ìjọ gbàá níbi tó gbé jọsìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹjẹ ọrẹ gbọdọ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé àdúpẹ pé ẹmí ẹ yé bẹẹ òkú ọmọ ló bí kí ló gbọ pásítọ ń bẹ yẹn sà ntọba ẹmọ tí wọn bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ nínú ìjọ tó wà kò dẹ ríṣẹ mi ó di liability sí wọ gan lọrùn a jẹ pé wọn ń wá ọ náà fi ń ṣẹgi ẹgbẹ ẹgbẹ ọdọ rẹ ẹyin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹyin irú àwọn ogun tí wọn ń gbé ti àwọn ọmọ ẹlòmíín dá lọdọ ọlọrun tó gbà lẹ ti mọ bí obìnrin ṣùgbọn ọkọ òṣùwọn nítorí wípé ẹni tí wọn ń wá ló múra kankan kan yẹ wọ́n dẹ̀ ṣe pàtàkì kẹ́ni kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà agbára la ní ìdìsà gbágbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ tó ń sọ kójúfẹ́ ti wà náà wọ́n padà jọ ìwà ni torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa yes ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú jésù olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbà pọ̀ parí nù ṣùgbọ́n ìyanu ló jẹ́ ọba àwọn ọba lákòókò tẹ́nìkankan ọ̀fọ́kan sí ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn àpòsílẹ̀ lórí kẹ́ni ń bẹ̀ yẹn ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn àtọ̀pàpọ̀ọ́sù bí wọn ti ń wo agbé sókè àwọ sánmọ gba jésù kúrò lójú àwọn oníyẹyẹ tó ń wò ó bí wọn ti tẹjú mọ ojú ọrun yes bó ti re òkè kíyèsí wọn dúró létí ọdọ wọn kí ló dé tẹ fi dúró tẹ ń wòkè jésù náà yìí hallelujah hallelujah gbogbo àwọn olùsọ tí wọn ní wọn mọ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ níṣẹ làwọn gan síbẹ ọ̀tá tó ń sọ yóò gan wọ́n dẹ̀ fẹ́ kámi yín lágbára o mo ní ọ̀tá tó ń sọ ọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan so a ní ìdí agbára jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé mátíù ní orí ogún ó lé mẹ́jọ ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ o bá a wo títóbi agbára jésù olúwa mátíù 28:1-2 ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ ni látọ̀run ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára jésù olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sa nínú ìwé jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwa tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ibi nkankan toro náà lọ máa gbogbo ẹ orí òkè ibi tí jésù olúwa máa ń fara mọ ibi tó gbé máa ń gbàdúrà wọ́n jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ́ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́

0: kò ní ìdí kí wọ́n sọ pé ta lẹ̀ wá ọ yẹ kí wọ́n faṣọ dànù ọ yẹ kó fàlà kan sára sọ rẹ̀ tí wọ́n èèmọ̀ pé ọkùnrin lánàá ṣe ló wá kúrèjì pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣùgbọ́n iná ń bẹ lára ẹ̀ yes kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gílẹ́ẹ̀tì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin ló wọlé dé ó ṣe pàtàkì o ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn àdúgbò mi tí mo ti mọ̀ dáadáa ní bàríkà abúlé ń bẹ̀ yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀ mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí ìtọ́wọ̀ lánàá rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bó ti gba máìkì lọ́jọ́ náà, ó ní bí ẹ̀wù táwa ti ẹ̀wọ̀ ò tiẹ̀ nílá lójú àwọn kan. Ẹ wo orí tọ̀lẹ́ méjì. Ó ní bí ìdúró wa ò tiẹ̀ jọ àwọn kan lójú. Ó ní Ọlọ́run dá wa mọ̀. Ẹ wo kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá. Iná ti bọ́lẹ̀ èmi náà tún padà lọ inú igbó kan pẹ̀tọ́ dáríjì mi ò bàbá onísíngílẹ̀tì yìí ò dáríjì mi ò wọ́n fẹ́ kẹ́ ẹ gbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá sì pé aṣọ lóró bí obìnrin bó bá sọ pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá ni ó gbé kó lé ilé ọba ṣé jésù rẹ ti kú ni wọn máa bí alẹ rè ó ṣe pàtàkì ẹjẹ tó kọrin lẹẹkan sí.